0: ẹ̀jẹ̀ kó lọ bẹ́ẹ̀ mo fẹ́ mọ̀ bí mo ṣe jẹ́ ọmọ ìyá mi ló dé ibẹ̀ ẹ sọ fún pósítà fi bẹ́ ẹ ọmọ lọ́mọ wọn níbo ló ti rówó ná iṣẹ́ kékeré owó ńláńlá.
1: Wọ́n lè fa $1,000,000 lọ́nà dọ́là, no be small small dọ́là, no be young young dọ́là, lọ́nà dọ́là. Àwọn yọ́n dọ́là, 3 kọ́má kọ́má ló gbé kọ́má, owó ọ̀tẹ́gbẹ́lá.

0: ẹjẹ lẹ́tọ̀ lẹ́yìn ni ẹjọ́ wọ iná pè ní kúrẹ́jọ́
1: olùdásílẹ̀.
0: Mo ní kíná pè ní fáńdà
1: olùdásílẹ̀.
0: Olúwa ṣíná pígbàs olùdásílẹ̀ á rọjú jù àti sọtẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí
2: ayé òde pátá dàrá dà wọ́pọ̀ lè fọwọ́ agbó sẹ́yìn ni àsìkò àwa yóò tirẹ̀ o.

0: ọmọ má lọ sọ́ọ̀kọ́ má lọ sọ́ọ̀kọ́ mo ní má lọ sọ́ọ̀kọ́ tó bá lọ sọ́ọ̀kọ́ o mẹ́ni tó máa bá ṣe boy nice Naija FM tiwantiwa nílẹ̀ títì ṣáàmù gbéra.
1: Naija FM 102.7 wọ́n ẹ̀ bọ́ náà ọ̀tún ọwọ́ ẹ̀ bọ́ náà ẹ̀mẹ́ ọwọ́ ẹ̀ bá náà pé egwu di hot. Tune in.